0: yàwó láàárọ̀ tòní. Abúlé bàtà tá a bá di abala àgbéyẹ̀wò láàárọ̀ yìí láàárọ̀ tòní ojú ajé tá a fẹ́ gbéyẹ̀wò. Ọ̀rọ̀ omi ni ọ̀rọ̀ ojú náà bá ni bó la ṣe fẹ́ ṣe.
1: Ọ̀nàwó la fẹ́ gbégbá. Àwọn kànáà wa tó dí gbágbágbá àwọn kòtò dáminú wa tó di gbagba ó ń bẹ lára àwọn adínàwó tí ò jẹ́ kí omi ó lọ tààràtà nù kòtò ọ̀gbàrá ló fi ṣà ọ̀pọ̀lọpọ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ kòtò kéékèèké kan ti pọ̀ ní gbòòrò ńsìn tó yẹ pé omíyalé ló ṣà rẹ̀ àwọn kólẹ̀kódọ̀ tí jó yé wa wípé ike àtòmínú ọ̀rá ike olóminú ọ̀rá àti láìlọ́ọ̀nù àtọ̀pọ̀lọ àwọn oríṣiríṣi ni ó ń bẹ nínú àwọn kòtò dáminú
0: ike omi àtàwọn ọ̀rá
1: omi
0: àtàwọn ọ̀rá àjàkárá
1: nígbà wọn bá kó tọ̀hún bá nínú rẹ̀ nìyẹn àbò láti ṣe bí àwọn kinní wọ̀nyí ṣe níba dúkìá jẹ́ tí omíyalé àgbàrá
0: yá. Torí omi tó bá ya sí gbòòrò kò ní sọ pé ẹnìkan ló jẹ àkàrà. Ẹ̀yin lẹ́mumi ní ọ̀rá ò ṣẹlẹ̀ ẹ̀yin lẹ́dú ọ̀nà ò ṣẹlẹ̀ ẹlẹ́dí ojú ọ̀nà kò ṣẹlẹ̀.
1: Kò ṣẹlẹ̀ tí wàá rí àwọn omi adágún kan tí wàá ń bẹ láwọn agbègbè tó yẹ pé ń lọ yóò sì máa àwọn ẹ̀fọn a sì máa jà ń bẹ̀ àtàyìnmọ́ yóò máa tibẹ̀ jáde ó sì léwu fún àìsàn ibà àtọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn míì tí ò ṣeé fojú tó lè tún rẹ̀ jáde ṣàgbọ́ ara. Ìbéèrè tó lóòtú wá ń béèrè láàárọ̀ yìí wípé who is to be blamed? Kí drainage system bó ni ta ló jẹ̀bi ọ̀rọ̀ kí lọ́ba
0: yìí. Inú àwa.
1: Ṣáwa ni.
0: Àgbàrá. Dọ̀tí fúnra rẹ̀.
1: Dọ̀tí fúnra rẹ̀.
0: Àtàwọn àjọ kólẹ̀kódọ̀tí.
1: Àjọ kólẹ̀kódọ̀tí ta lè bí ọ̀rọ̀.
0: Irun tó bá dọ̀hún là á fi wéwu ẹ̀kọ́ ẹ̀pà báyìí lọ́jọ́ pósí. Ìrì torí àsìkò òjò láwà ihun tá a sì gbọ́dọ̀ máa gbé yẹ̀wò náà làwọn ohun tó ṣe pẹ̀lú omi. Omi omi tí ò lápá omi tí ò lẹ́sẹ̀ omi tí wọ́ yanrìn kẹrẹrẹ omi pé yanrìn nìkan kọ́ ní wọ́ o tọ́gbàrá bá dí ọ̀nà tán ọ̀tọ̀ ń tọlọ́kọ̀ ọba mi òkè kó ṣọ́ wa kó kó wayọ̀ lọ́wọ́ ewu ọlọ́yinka abọ́dẹ̀rìn lólóòtú fún tààrọ̀ tòní tó bá tó àsìkò aṣojú òkú bá wa dá sí ta ńlẹ̀ bí nínú ìdọ̀tí ọgbàrá nínú ọgbàrá tó dí àwa ará àdúgbò aráàlú àtàjọ kólẹ̀ kó dọ̀tí tó bá ti yá ẹ bá. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní tòun ti àwọn orí àkónú eléyìí tó ń bẹ́ńbẹ̀ láàárọ̀ tòní tá a sì ti yan owó ẹ̀ bí àwọn bí ìgbẹ̀yàn ìbáyọ ẹ̀yìn àkàgbọ̀nlé ọmọ lọ́wọ́ nínú ìwé ìròyìn.

kí a tó lọ sí àárín bàbá àti ọgbọ́n. Ẹ kú àṣálẹ́ ní gbogbo ọjà bíi tiẹ̀ ti ń gbọ́ 103.5 FM náà lẹ́wà. Ẹ má yìí kúrò. Ẹ ká a lẹ́sà, ẹ ká a lẹ́mà, ẹ káre gbogbo àwọn tí a wà nínú ilé. Lọ́kọ̀ọ̀kan léjèèjì, mo kí wa ṣé dáadáa láwà. A kọ ọjọ́ méjì mẹ́ta kan náà, ṣé àlàáfíà náà ni? 103.5 FM náà ni àṣà àti ìṣe. Kíni àṣà wa, kíni ìṣe wa, kíni àṣà tèmi, kíni ìṣe títí mi, kíni àwọn ìwà tí wọ́n ń wù ní ọ̀dọ̀ títí mi, kíni àwọn ìṣe sí wọn, kíni àwọn nǹkan tí mo gbọ́njú bá, kíni àwọn nǹkan tí mo gbọ́, kíni àwọn nǹkan tí mo mọ̀ nípa ibi tí mo wà. Àdúgbò ni, ibiṣẹ́ ni, àbí ibi tí mo tiẹ̀ ti ń ta ọjà. Kíni àwọn nǹkan tí wọ́n sọ tí mo mọ̀ pójú òótọ́ àbí tí mo mọ̀ pó jẹ́ irọ́, tàbí tí mo ń gbìyànjú láti ja pé irọ́ ni kò rí bẹ́ẹ̀. Kí ni àṣà wa, kí ni ìṣe wa? Ó dà kó ṣe ẹwọ Yorùbá nìkan o. Mo ní àbá àjọmọ Bẹ̀rùn, kájọmọ Jos, kájọmọ Kaduna, kájọmọ Òkè Ọya, kájọmọ tí ń ṣe ọmọ ilẹ̀ wa Nàìjíríà gan pàápàá. Bàjẹ́ kẹ́kẹ́ Ghana ni kẹjẹ bẹ́ẹ̀ kẹjẹ ìtẹ́wìí wa kò bàjẹ́ Kenya. Níwọ̀n ìgbà tá a jọ mọ ilẹ̀ adúláwọ̀. Kí ni àṣà, kí ni ìṣe? Gbogbo aló ní àṣà, gbogbo ala ní ìṣe, gbogbo ala ní nǹkan kan tó fi tẹ ilẹ̀ ibi tá a wà tó fi tẹ dó. 103.5 FM, kí ni àwa gangan tá a jẹ́ ọmọ, kí ni a mọ̀ nípa ibi tí àwọn òbí wa ti jáde wá? Ọ̀pọ̀ wa la àmọ́ ibi tá a ti wá gan pàápàá. A kàn mọ̀ pé yẹn ìwọlẹ́sẹ̀ àmọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wá. A gbìyànjú, a mọ̀ pé bóyá Ọ̀ṣun, bóyá Abẹ́òkúta, bóyá Ògùn, bóyá Àkúrẹ́, bóyá Kánò, ibi tó wà, bóyá Enugu gan la ti wá. Àṣé àmọ̀pọ̀ ọmọ Bọ̀nọ́ ni wá. Lẹ́yìn yẹn kọ́ inú ọmọ ọ̀pọ̀ nǹkan báyìí òun ni. Ṣùgbọ́n lórí ètò yìí, a máa ń mú àwọn èèyàn wá ní kọ̀ọ̀kan ní èjèèjì tó pé nípa ìlú wọn, nǹkan táwọn mọ̀ wọ́n á sọ fún wa. Àwa gan tún wá gbìyànjú pé ṣé pé nǹkan tó ládùn tó lárinrin tó báyìí ó wà lọ́dọ̀ tìyín? Ó dà àwa náà ń fẹ́ láti lọ. Èyí ni ètò yìí ló wà fún. Àti pé ó tún ń jẹ́ ká mọ̀ pé àṣà wa àti ìṣe wa, àwọn kankan wà á gbọ́dọ̀ gbàgbé. Torí pé àwọn tó wà ní òkè òkun, àwọn tí kì í ṣe ọmọ ilẹ̀ adúláwọ̀, àwọn èèbó tá à ń wò tá a ní pé àwọn àṣà táwọn gan ń wá fún wa, àṣà kan náà ni. Ìṣọwọ́wọṣọ wọn, ìṣọwọ́sọ̀rọ̀ wọn, ìṣọwọ́jẹun wọn, àwọn àṣà kan òun ni. Tí wọ́n ti wá ṣe pé àwọn àṣà yẹn gan tún ti wá gbinlẹ̀ láàrin wa, àwa gan wá ń lò àti sọ di àwọn ìṣe wa láàrin kan. Nípa ìṣọwọ́jọ́sìn yìí nípa àṣà kan ni wọ́n mú wọlé ni, àwa náà ti tẹ́wọ́ àti gbà á. Ṣé ti ri pé kò sí bá a ṣe lè ṣètò àṣà àti ìṣe wa kò lè parun? Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀, kí ni àwọn nǹkan tó ń ṣe láti ibi tí àwa gangan ti jáde, orí òun ibi tá a ti jáde gangan tí ò gbọ́dọ̀ parun? Bóyá àwọn ọdún wa ni o, bóyá àwọn oúnjẹ kan ni o, bóyá àwọn kankan gan ni wọ́n ṣe nínú ilé wa tí kì í ṣoògùn, tí kì í ṣebọ̀, tó ṣe pé a gbọ́dọ̀ jẹ́ kó parun. Táwọn ẹlòmíì bá ń gbọ́, wọ́n máa gbọ́, ṣé pé wọ́n ṣe irú nǹkan báyìí níbẹ̀ yẹn? Ó dà èmi gan gbọ́dọ̀ débẹ̀ kí n lọ wo báwo náà ṣe ń ṣe. Ṣé pẹ̀lú ìdá tó lè yìí? Àwọn yẹn ló máa ń jẹ́ kí àwọn èèyàn lè máa wá láti wá wo kí ni nǹkan tẹ ẹ ní ọ̀dọ̀ yín. Tẹ̀yìn bá ń gbé lárugẹ, tẹ̀ ń sọ, tẹ̀ tún jẹ́ káwọn ọmọ yín máa mọ̀ pé nǹkan báyìí máa wà nílùú wa. Àwọn gan fúnra wọn nígbà tí wọ́n bá máa fi bẹ̀rẹ̀ sí máa sọ fáwọn yẹn pé nílùú wa ǹjẹ́ ìwọ mọ̀ pé kòkó wà ń bẹ̀? Wọn ò kí ń hú kòkó láti ilẹ̀ o, irọ́ wọn máa ń ka ni o. Sórí igbá yẹn tẹ rò pé bóyá ní ilẹ̀ ńlẹ̀ ni, wọn ń gbé igbá láti inú ilẹ̀, wọn máa ń ka ni, wọn á wá fin. Mo ti mọ̀ bọ́ ṣe ń fígbá. Àwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí àṣà tó a ti mọ̀, rí pé àwọn tí ò mọ̀ wọ́n á fẹ́ wá wá síbẹ̀ pé jẹ́ ẹ lọ wò. Èyí leléèbó ń pè ní tourism. Ẹ̀yin ò ṣe gbé àṣà titi ìlú yín ga, kẹ́ gbé titi ilé yín ga. Kí ni àwọn kankan tó wà nílé yín tí ó fi jẹ́ kán dá yín mọ̀ yàtọ̀ sí àwọn ẹlòmíì ní ọ̀dẹ̀dẹ̀ titi ní agbègbè ibi tẹ wà? Ó ṣeé ṣe kó ṣe pé nǹkan tẹ ẹ níyẹn gangan òun ni gbogbo èèyàn fẹ́ mọ̀, ni wọ́n fẹ́ rí. Béèyàn kan tó bá ti lè sọ̀rọ̀ pé bó ṣe rí leléyìí o, àwọn máa gbọ́ ibẹ̀ yẹn. Ó dà ẹ lọ gbárí sáàṣì. Wọ́n máa bá gbárí sáàṣì, àwọn máa gbọ́
ibẹyẹ ibi ta gbadọ lo ma ki won ni gbogbo gba ni lododun le na ma be sin se tourism titi ni le ba be sin se aye titi ni le be sin se aya o da ariyawo gan le yin se nilu titi ni to je odun kan pato ti won se nilu ni te pe e ti se be e ti je ko parun e gbe laruge ṣugbọn awọn nkan yi lo ma mu atunṣe ati atunto ati pe economy to je bi awọn nkan bi alimony to mu owo inu ilu to je ki atunto ati atunṣe ko wo inu ilu papa julọ awọn ilu kan wa to ye pe ah te ba debe wa ko eh se pe bi ni won ti ja ogun bayi se pe bi leleyi se pe yi isele ni bi ah ṣugbọn ona to wo be o da ṣugbọn te ba le gbe awọn nkan te ni te ba gbe ni aruge ti awọn eyan wa wo pe ah se pe ru nkan bayi wa nbi ona to wo ni ilu yin o di dandan a di pe won tun se tori pe ona to ba da to ba wo ni ilu won lawo eyan ma to lati lo wo kini nkan ton ni nibe a je ki oro ilu ko tubo ma ga si ko ma gboro si e se je ki eyin ati emi e je ka jo gbasa wa laruge e ma jo pa boya ba se nse igbeyawo ni boya ba ti e se nse aye si awon eyan to wa ladugbo wa ni abi laarin wa ba se nse aye si awon eyan ba se ni ifanimora pelu awon eyan ba se n ba won soro awon kan wa to ma ni ah sori to ba se pa arin awon elede bayi lo wa ni to ba tun se pa arin awon kan ni gbogbo ma de be to ba tun de a tun so orisirisi ohun ni ki wa ni eyi te yin gbe yewo ki le to wa lowo titi yin ki le fe ka mo nipa asa ati ise titodo yin tode yin ki le yin gangan mo nipa ibi te yin gan ti wa 103.5 FM. Eyi ati opolopo ni eto asa ati ise oni o dale lori. Emi ti yin toto omolola Olamijilo omo Orogun Mekun Oluola omo ni paru funfun. Omo agbara meta lade laja. Omo Osupale. Ani Ogun. Eni owo re ba to ko lo tun se. Ah, omo agbowo lekun. Ko esu gbowoko. Omo atewo gbere. Bẹ́ẹ̀ni ẹ kú àṣálẹ́ lẹ́ẹ̀kan sí 103.5 FM. Àwọn àlejò mi wọn ò wá lónìí àwọn ọ̀rọ̀ kankan lájọ máa sọ nínú ìwé Yorùbá èyí tí ó wà ní ọwọ́ wa lórí àwọn àṣà wa àti àwọn ìṣe wa kankan ní àwọn nǹkan tá à ń ṣe nílẹ̀ káàárọ̀ òjìrì 103.5 FM lẹ́wà. Ẹ má fìbà kankan yí kúrò ń padà bọ̀. Indeed.

0: ṣe kókó.
1: Ọ̀gá yìí tó ṣe pàtàkì, àwọn méjèèjì náà ló ṣe pàtàkì. Òbí ní ó ń tẹ̀ ọ́ bẹ́ẹ̀ náà lọ́kọ ẹni tó ní títí ẹ̀, bẹ́ẹ̀ náà ní ìyàwó ẹni ló ní títí ẹ̀. 103.5 FM lẹ́wà gbogbo ìpè tẹ́ ń dì sínú lábẹ́nú lábẹ́nú lábẹ́nú. Mi tó fà á tí ò fi dúró kó dúró kárí gbé. Ẹ ń pè àwọn oní fúláṣà náà, ẹ ṣe ò tẹ̀ ń fúláṣì ẹ̀. Ẹ má jẹ́ ń pè nọ́mbà yín jáde láṣálẹ̀ yìí kí gbogbo èèyàn má bàa fúláṣì mú. Ẹ ṣeun, mo dúpẹ́. Tó abala bi ta wà yí ó ná pala bi tí a ti mú òwe wa ta ti ń ṣe bẹ́ẹ̀ ta ti ń parí ẹ̀. Kò ṣe òwe tó le rárá. A ti ṣe bẹ́ẹ̀ ta ti ń parí ẹ̀. Ká wá mú àlọ́ àpagbè kan, ká mú àlọ́ náà, ká kọrin àlọ́ náà. Lába kọ́ síbẹ̀, lába kí àwọn tó wà nílé pé tó ẹ̀ṣẹ́ o, àdúpẹ́ o, ló bá tán. Lába jọ ń tẹ̀ síwájú. A fi ń kọ́ ọgbọ́n ni, kò ṣe pé a fi ń ṣe ẹ̀fẹ̀ tàbí a fi ń ṣàwàdà. A fi ń ṣe bẹ́ẹ̀, a fi ń kọ́ra wa ní ọgbọ́n. A ti ń kọ́ra wa ní àwọn nǹkan kan tí a ò mọ̀ nípa ilé wa, nípa ìlú wa, nípa ilẹ̀ Yorùbá.

ni olu náà ni wọn fi ń lo aṣọ ìgbà tó yá lábẹ sí ń lo iron ìgbà tó yá náà lábẹ sí ń lo a ń lo pọtù onírin mọ̀kúdú ó là ń lò ìgbà tó yá là ń lo pọtù onírin. Ẹ ṣeun agbórí pé yín bàbá lábẹ́ aṣọ ẹ̀kọ́ ni pé kẹ́ ẹ pè kí n kí mi nígbẹ̀ wọ ọmọlọ́lá mi mówe kankan lálẹ́ kẹ́kẹ́ ẹ pè kí n kí mi bàbá Abubakar ń dúpẹ́ ẹ ṣe Mrs. Akintayo èyí náà ẹ mà ṣe orí àtẹ̀jíṣẹ́ títí ọmọlọ́lá pẹ̀lẹ́ báwo ni òkú iṣẹ́ o ọpọlọ rẹ ò ní jọba àmì ẹ ṣeun. Ẹ fọ́ ẹ̀yìn tó dẹ̀ jí pé ẹ tún gbìyànjú láti pè ìgbà tó yẹ pé ẹyin kàn ń flash ni ẹ ṣe kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin flasher náà 54 ẹ ṣe o mo rọ́wọ́ yín ẹ ṣeun 1054 ni ẹ ṣeun mo rọ́wọ́ yín àtàwọn tó yẹ pé wọ́n gbìyànjú láti pè wọlé ṣùgbọ́n tí ìpè yẹn tí ò dúró rárá bẹ́ẹ̀ tá a máa gbé mòrí ńlá lákọ̀ọ́kọ́ mòrí náà lórí ẹlẹ́ẹ̀kejì pé ẹ ń gbìyànjú lọ́nà méjì láti pè é ṣùgbọ́n méjèèjì kò séyìí tó rú nínú méjèèjì ẹ ṣe àdúpẹ́ fún ìgbìyànjú yín 103.5 FM náà lẹ́wà ẹ máa yí kúrò 0704-700-3341-0704-700-3341 náà ni ojú òpó tá a gbà wọlé pé tó mo fẹ́ mú nọ́mbà òwe yìí èyí ni mo fẹ́ kẹ́ ẹ mú wá fún mi nínú òwe ní àṣálẹ̀ a sì ní bí ìṣẹ́jú bíi mélòó kan ìgbà tó ṣe máa dágbére ní abala bí fi wọ́n kọ́ tó di ìgbà náà ẹ jẹ́ kí n padà pé general kọ̀dúntì àyìnlá ẹ jẹ́ ń pè wọ́n wọlé kan bá gbé e kágbórin sókè bàbá kébé ń kwara.